0: 28 mo di landlady mo dupe lọwọ ọlọrun to pe mo ti ni se testimony last year February mo wa dupe lọwọ ọlọrun pe ending March la ko lọ si ile wa ta wa na ti di landlord and landlady mo dupe ni week ta ko lọ le wa ohun tuntun sele tori pe week yen la gbadura te so fun wa pe ka gbadura fun double things mo dupe pe double ọlọrun se ni week yen ọlọrun tun se ki o mu test wa du bai ọkọ mi ti jẹ second person as ọga mo dupe lọwọ ọlọrun to pe nigba to ọkọ mi debi ise yen ko ti pe ọdun meta rara won ti so di ọga nisin won yan ọlọrun logo ogbe ọlọrun ga mo yin logo lori ise ọkọ mi mo dupe lọwọ ọba mi tẹsi waju ogbo te ba ni ka se mo se mo dupe mo yin ọlọrun logo.
1: Nice inu mi dun si ti mo fi pari e laaro yi e je ma lo sori Facebook ji a tun lo sẹ́ẹ̀rí tí ó ṣẹlẹ̀ lóṣù yìí yọ kọjá òye ti ẹ̀ gan torí páńgẹ́lì lọ ránṣẹ́ bíbélì ni oníṣẹ́ ìránṣẹ́ ni wọ́n fún àwọn ajogún ìgbàlà mọ́mí nǹkan kan la tún ti bẹ̀rẹ̀ yìí o ẹ múra ńgbọ̀ bá di ọjọ́ sunday àwọn nǹkan kan bẹ tí màá fi lé yín lọ́wọ́ wẹ́mà láti ṣe 77 báyìí o wẹ́mà láti ṣe 77 lọ́tẹ̀ yìí o and ní gbogbo sona church láti ṣe 77 o omi 77 first time wọn gbé débẹ̀ lágbára ẹni tó láyé àtọ̀run ó gbé wá báyìí anointing oil wọ́n ń gbé bọ̀ wá báyìí gbogbo àwọn chọ́ọ̀chì wa tó wà nìbàdàn bí gbogbo ẹ̀yìn ti bàdàn ẹ̀ pàdé mi ń wẹ́mà màá sì sọ iye táìmù tá a ṣe bíbélì ní ká gbọ́n bí ejò ká so níwà tútù bí àdàbà inú mi ń dádùn ẹ múra o gbogbo ilé pátápátá ọ̀dẹ́kùnlé ẹ̀ paphras lẹ́yìn ti pàdé mi lórí Facebook mo fi o tiẹ̀ ṣe nǹkan kan láàárọ̀ yìí dán wò mú dá mẹ́wàá mú ọrẹ májẹ̀mú ọmọ tiẹ̀ náà jáde kò síbi tó lè rángẹ́lì ẹ̀ o lè ràn lọ bọ́mọ ẹ̀ ti bẹ̀ ń kánò o lè ràn lọ bẹ́ ọmọ ẹ̀ ti bẹ̀ ní US ní Canada mú ìdá mẹ́wàá mú ọrẹ májẹ̀mú fi sọrí nǹkan kan tó fẹ́ kan dán wò láàárọ̀ yìí ká wo ohun tí ó ṣẹlẹ̀ òní ló pé number 4 mo sì ti sọ ohun tá fi break yìí fún yín pé pọ́pọ̀ ni account number church ni 1966 36 38 73 Access Bank Comfort Life Mission ni o gbe jade bi yin o ba wole lo eleyin 2017 42 90 47 Comfort Life Mission International lo ni o gbe jade First Bank wa niyan and enikan ni wole ese bibeli wo la fe ka Psalm 101:106 Psalm 101:106 ẹyin ọmọ ọlọrun tí wọn bí lónìí ẹ wá kúnlẹ áńgẹlì rẹ kọ wá bí èèyàn ẹyin tẹ máàkì wedding anniversary yín áńgẹlì yín kọ wá bí èèyàn kò so nígbọwọ yín ó ti rẹ ojú yín fún ìwòke ara nìyín mo ní kí ọlọrun kò so nígbọwọ yín ẹsẹ bíbélì kan mọ kàyẹn fún yín in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary ẹ wo nàìjíríà bọ́ fẹ́ bọ́ ọkọ̀ áńgẹlì kọ̀ọ̀kan wa yóò tù wá lẹ̀ in Jesus name àbọ̀ kúrò nínú ìjọba agbóhùnsìn mo sọ lẹ́ẹ̀kan náà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi káàkiri àgbáyé ẹ rí i pé ìtúsílẹ̀ yóò dé in Jesus name ẹ já lọ sórí Facebook 6:30 ni màá wábẹ̀ nísìn tó bá tún di 12 a tún pàdé mọ́mì ìgbà àwẹ̀ yìí yá bí áńgẹlì lọ́wọ́ ẹ̀ in Jesus name gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ̀ jọ loud kó neat 080-88-71-65-66 ẹ wo ẹ jẹ́ mọ́ lọ sórí Facebook àti TikTok it is well God bless you.